ẹ̀jẹ̀ ṣe ọlọ́run ṣàánú fún wa gẹ́gẹ́ bí ìṣàfẹ́ rẹ gẹ́gẹ́ bí owó ọ̀pánú rẹ ọmọ kọjá wa nù kúrò ọ̀wá ní ẹ̀wọ̀n mọ́ kó nínú ẹ̀ṣẹ̀ nídìí wa ṣe ọ̀pánú kó nínú ẹ̀ṣẹ̀ wa nù kúrò tó tí àwa jẹ́rẹ̀ kọjá wa nígbà gbogbo ẹ̀ṣẹ̀ wa ń bẹ níwájú ṣọlá ìwọ ìwọ nǹkan ṣoṣo ní aṣẹ sí tí a ṣe kúkú rí ìwájú rẹ tí a lè da ọlá rẹ nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ kí àwọn ẹrẹ kó lè mọ̀ nígbà tí wọ́n bá ń ṣe ìdájọ́ kíyèsí nígbà tí lè la dé bí wa àti nínú ẹ̀ṣẹ̀ àwa sì ní inú wa kíyèsí ìwọ fẹ́ òtítọ́ nínú àti ní ìhá ìkọ̀kọ̀ ọlọ́gbọ̀ ọgbọ́ ẹ̀jẹ̀ jésù wẹ̀wá àwa yóò sì mọ́ wẹ̀wá àwọn yéṣù fún gbogbo ẹ̀rọ mú lọ wá lóhùn ayọ̀ àti ní dídùn àti kí àwọn ìdógún tí wọ́n ti mú kí wọ́n kí ó lè máa yọ̀ pa ojú rẹ̀ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ wá kí wọ́n kí ó sì mú pẹ̀lú àṣídẹ́dẹ́ wa nù kúrò dáì àti tu sínú wa ọlọ́run kí ó sì tún ọkọ̀ nínú ẹ̀ṣẹ̀ṣẹ̀ sínú wa má ṣe ṣáwà tí kò wájú rẹ̀ kí ó sì má ṣe pè nínú ọ̀rẹ́ lọ́wọ́ má yọ aláyẹ pàtàkì rẹ̀ wá kí ó sì fi èmi òmi nira dúra dúró nígbà náà àwọn yóò máa kọ́ àwọn ọrẹ kọjá ní ọ̀rẹ́ rẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ àti pàtàkì rẹ̀ ọlọ́run àwọn lọ́wọ́ bí ẹ̀jẹ̀ ọlọ́run balawa àwọn ọ̀wà ó sì máa kọ òdodo rẹ̀ kíkọ olúwa ìwọ ṣé wá ní ètò ẹni wa ó sì máa fi ìwọ wà nítorí wọn kò tó àti àwọn àbárò inú tó sọ ẹbọ sísun ẹbọ ọlọrun òògùn jíjẹ ọkàn òògùn jíjẹ àti ìwọ àyà ọlọrun mo ní wọn kí ó bọ ṣe nínú rẹ sí wa ọmọ ti bàlà yí wa ká ní ìgbà náà inú rẹ yóò dùn sí ẹbọ òdodo pẹlú ẹbọ sísun torẹ́kọ sísun ní ìgbà náà àwọn yóò fi jó ayọ̀ àti àlelúyà àgbẹ̀rẹ̀ ká àmì òun ni fún bàbá àti fún ọmọ àti fún ọlọ́run ní mọ́. olùwà ìjọba jẹ́ kí àwọn ènìyàn kí ó wárí rẹ̀ kó ló rẹ̀ àwọn kérò kí ayé kí ó ta pọ̀npọ̀n. Olúwa tóbi ní Sioni, ó sì ga jù lórí ẹlẹ́dẹ̀ lọ. Kí wọ́n kí ó ní orúkọ rẹ̀ tí ó tóbi tí ó sì ní ẹ̀rù ní mọ́nú. Agbára bá fẹ́ ìdájọ́ pẹ̀lú ìwọ́n fìdí àṣẹ̀pẹ̀ múlẹ̀. Ìwọ́n ṣe ìdájọ́ àti òdodo ní Jákọ́bù. Ẹgbẹ́ olúwa ọlọ́run wa ká kí ẹsẹ̀ forí balẹ̀ nígbà tó tí ìṣiṣẹ́ rẹ̀ ní mọ́nú. Mósè àti Aaroni nínú àwọn àlùfáà rẹ̀ àti Samuel nínú àwọn tí orúkọ rẹ̀ ló kẹ́pẹ́ olúwa. Ó sì dá wọn lóhùn. Ó bá wọn sọ̀rọ̀ nínú ọ̀wọ́ àwọn sọ́mọ̀ wọ́n gba ẹ̀rí rẹ̀ mọ́ àti ìlànà tí ó fi fún wọn. Ìwọ́ dá wọn lóhùn olúwa ọlọ́run wa. Ìwọ́n ní ọlọ́run tó dárí jù pọ̀ tí ó sì fún ẹṣọ́ ṣẹ́ wa. Ẹgbẹ́ olúwa ọlọ́run wa ga kí ẹ sì má sí níbi òkè mímọ́ rẹ̀ nítorí olúwa ọlọ́run wa mímọ́ ni òun ni fún bàbá àti fún ọmọ àti fún ọlọ́run mímọ́. Ti olúwa ni àti ẹ̀gbọ́n rẹ̀ ayé àtàwọn tó bẹ̀rù sínú rẹ̀ nítorí ó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí ìṣan ni. Ta ni ó gorí kò olúwa lọ tàbí ta ni ó dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbọ́kàn rẹ̀ sókè sí asán tí kò sì tó rẹ̀ tán. Òun ni ó rí tó gbà lọ́wọ́ wa àti òdodo lọ́wọ́ náà bàlá rẹ̀. Eyín ìwà àwọn tí ṣàfẹ́rọ̀ náà já kọ́bù. Ẹgbọ́n rí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yìn gbogbo ayérayé kí ọba àbọ̀ kí ó wọn nílé wa. Ìdájọ́ ọba pé olúwa tó le ó sì lágbára. Olúwa tó lágbára ní ogun ẹgbọ́n rí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní kí ẹ gbé wọn sókè ẹ̀yìn gbogbo ayérayé kí ọba àbọ̀ kí ó wọn nílé wa. Ìdájọ́ ọba pé olúwa

0: ni oruko Jesu ni agbara je Jesu oluwa oluwa wa oruko re ti ni ibunibun aye awa toro ko yin ga awa fi fun yin oluwa wa do be wa
1: amen
0: wa ta yin wa
1: amen
0: wa do be wa
1: amen
0: awa laye awa laye awa laye mere ti se ni ko se ni ken ni wa wo se ko ma gbe wa sarika bi pe ah eni bye bye bye ko bye bye bye lo se wo je ko ma gbe wa sarika bi pe a lo hospital kan to hospital kan kan oluwa wa do be wa
1: amen
0: wa
1: amen
0: olorun o je ka to moto bi pe ah ma lo si mortuary o a fe lo se ni ken bye o je ki yen sele laarin wa awa laye awa laye awa laye oluwa wa do be wa
1: amen
0: wa amen wa do be wa
1: amen
0: wa tu pe ni duro re ken se ninu aye wa nitori agbara yin ninu aye wa nitori omo yin ninu aye wa oluwa ma do to wa
1: amen
0: wa
1: amen
0: do se wa
1: amen
0: eh ando an lo emi atawon ore wa awa wa ninu tesla iko ninu awon emi wa so pe ah bi pe eje ati e fe ni bye bye lowo eje ati e mo emi no sawo pe ah se awa no ta wa lati ilu africa lawa náà tún fún èèyàn kan báyìí lówó làwa náà tún lè sọ wípé ah ìpè ẹjẹ káwa náà tiẹ tọwọ bá kò ká tiẹ ṣe bá ọlọrin anú yín ni anú yín ni sẹ ọmọ yín ni sẹ agbára yín ni sẹ olúwa wa dọ ọdẹ wa olúwa tó bá jẹ́ ìdáhùn kò tó láti yìí lóko àwa dórúkọ yín ká wá fi ìfún yín àwa dórúkọ yín ká wá fi ìfún olúwa wá dọ ọtẹ wa
1: olúwa
0: dọ yín wa olúwa dọ ọtẹ wa olúwa wá dáríjì wa ẹsẹ lérò ẹjì ní ṣíṣe ẹsẹ ta mọmọdà ẹsẹ ta mọmọdà wá dáríjì wa
1: olúwa
0: dáríjì wa olúwa yà wá sí mímọ ẹjẹ jésù ẹjẹ jésù ẹjẹ jésù kò wá yà wá sí mímọ
2: lọ́jọ́ kẹta dídí ogún oṣù karùn-ún yìí àwa síwájú rẹ olúwa gbọ́ àdúrà wa
3: ami
2: ẹnikẹ́ni wá ní olórí lọ́wọ́ òfo
3: ami
2: ìyanu rẹ ló ṣẹlẹ̀ ní ayé wa
3: ami
2: ohun tó fi jẹ́ ọlọ́run fi hàn ní ayé wa
3: ami
2: jẹ fún ọfẹ́lẹ̀kọ̀ pé tí rẹ làwa ń ṣe
3: ami
2: ní orúkọ ọmọdé kan ṣoṣo látọ́rọ́ lábẹ́rẹ́ ti ṣe jésù kristi olúwa wa
4: ami lórúkọ jésù
5: Olúwa ọ̀run ọ̀run ayé ìwọ́n ni àti ọgbẹ́ yẹ fún

0: today. College beginning, Orikewa. Last year's beginning, TTTS FB. Joke about it. Nitori, a big professor, and you share a limo. Ara, be Boba, Baba, Tiwa, Labe, our summer. Tibu, once you la, Okuja.
1: That's baptism, you know, see most of you know, I was somewhat at the end of the see, Bobo wants it, chair, old chair, and me for now. A second. See, Bobo wants it more, me more, and me for now. Little repair, one money no, a quarter meeting, so on, then. Christie's silly, a quarter now. A second. Shuma Bolopo, me, no, go to see. Nitori pe a fi won subu ni afiju ese keto mo ko won si dade mo ko won si da si apere fun awa ki awa ko ma ba se ife ku fe ogunguru keke bi awon pelu ti se ife ku fe ese keje be ni je ni ko ma be ni te to ma si je ke ni ko ma si je abosha bi awon miran ninu won bi a ti ko pe àwọn ènìyàn náà wọ́n jókòó láti jẹ àti láti mu wọ́n sì dìde láti ṣeré bẹ́ẹ̀ ni tẹ́wàá kí ó má ṣe ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe tí 2,100 ènìyàn sì ṣubú ní ìjọ kan ẹsẹ̀ kẹsàn-án bẹ́ẹ̀ ni tẹ́wàá kí ó má ṣe dán olúwa wò gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti dán wò tí a sì fi ejò rún wọn ẹsẹ̀ kẹwàá bí ẹnikẹ́ni tó má ṣe kùn gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti kùn tí a sì ti ọwọ́ olùparun wọn nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa a sì kọ̀wé wọn fún ìkìlọ̀ wa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá ẹsẹ̀ kejìlá nítorí náà ẹni tó bá rò pé òun dúró kí ó kíyè sára kí ó má bàa ṣubú kò sí ìnáwó kan tí ó ti báyìí bí kò ṣe irú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn ṣùgbọ́n olódodo ni ọlọ́run ẹni tí kì yóò jẹ́ kí a dán yín wò ju bí ẹ̀mí ti lè bà ṣùgbọ́n tí yóò sì ṣe ọ̀nà àtiyọ pẹ̀lú nínú ìnáwó náà kí ẹ̀yin kí ó bá lè bà á ẹsẹ̀ kẹrìnlá nítorí náà ẹ̀yin olùfẹ́ mi ẹ sá fún ìbọ̀rìṣà èmi ń sọ̀rọ̀ bí ẹni pé fún ọlọ́gbọ́n ẹ gba èyí tí mo wí lò ẹsẹ̀ kẹrìndínlẹ́ ní ogún àgọ́ ìbùkún tí àwa ń súré sí ìdàpọ̀ ẹ̀jẹ̀ kristi kọ́ ṣe àkàrà tí àwa ń bù ìdàpọ̀ ara kristi kọ́ ṣe nítorí pé àwa ti ṣe ọ̀pọ̀lọpọ̀ já sí àkàrà kan ara kan nítorí pé gbogbo wa ni ó túmọ̀ pín nínú àkàrà kan ni ẹsẹ̀ kejì dín ní ogún ẹ wo ìṣòro nípa ti ara àwọn tí ń jẹ ohun ẹbọ wọn kì yá ṣe alábàápín pẹpẹ ǹjẹ́ kí ni mò ń wí pé ohun tí a fi rúbọ sí òrìṣà jẹ́ nǹkan tàbí pé òrìṣà jẹ́ nǹkan ẹ̀sìn ogun ṣùgbọ́n ohun tí mò ń wí ni pé ohun tí àwọn kèfèrí fi rúbọ wọ́n fi rúbọ sí àwọn ẹ̀mí èṣù kìí sì ṣe ti ọlọ́run èmi kò sì fẹ́ kí ẹ̀yin kí ó bá àwọn ẹ̀mí èṣù ṣe àjọpín ẹsẹ̀ kọkànléníogún ẹ̀yin kò lè mú agolo àti agbo àwọn ẹ̀mí èṣù ẹ̀yin kò lè mú agolo àti agbo àwọn ẹ̀mí èṣù kò lè ṣe àjọpín ní tábìlì olúwa àti ní tábìlì àwọn ẹ̀mí èṣù ẹsẹ̀ kejì lé ní ogún àwa mú olúwa jòun bí àwa lé agbára jùlọ ohun gbogbo ni ó yẹ fún mi ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè ohun gbogbo ni ó yẹ fún mi ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni
0: ni gbe niro ese kan le ni ogun ki eni ke ni ma se ma wa ti ara re sugbon ki olukuluku ma wa ire omo ni keji re ohun ohun ti a ba ta bi oja ni ki e ma je lai bere ohun kan nitori eri okan ese kerin di ni ogun nítorí pé tí olúwa ni ilẹ̀ àti ẹkún rẹ̀ bí ọ̀kan nínú àwọn tí kò gbàgbọ́ bá pè yí síbi àsè bí ẹ̀yìn bá sì fẹ́ lọ ohunkóhun tí a bá gbé kalẹ̀ níwájú yín ní kí ẹ jẹ láì bèrè ohun kan nítorí ẹ̀rí ọkàn ẹsẹ̀ kejì dín ní ọgbọ̀n ṣùgbọ́n bí ẹni kan bá wí fún yín pé a ti fi èyí ṣe bọ ẹ má ṣe jẹ nítorí ẹni tí ó fi hàn yín àti nítorí ẹ̀rí ọkàn nítorí pé tí olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ẹsẹ̀ kọkànlé ní ọgbọ̀n mo ní ẹ̀rí ọkàn kì í ṣe ti ara rẹ ṣùgbọ́n ti ẹnìkejì rẹ nítorí èṣe tí a fi ẹ̀rí ọkàn ẹlòmíràn dá òmìnira mi lẹ́jọ́ ẹsẹ̀ ọkàn bí èmi bá fi ọpẹ jẹ èṣe tí a fi ń sọ̀rọ̀ mi ní búburú nítorí ohun tí èmi dúpẹ́ fún ẹsẹ̀ kọkànlé ní ọgbọ̀n nítorí náà bí ẹ̀yin bá ń jẹ tàbí bí ẹ̀yin bá mu tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ẹ máa ṣe gbogbo wọn fún ògo ọlọ́run ẹsẹ̀ kejì lé ní ọgbọ̀n ẹ má ṣe jẹ ohun ìkọ̀sẹ̀ ìbá ṣe fún àwọn júù tàbí fún àwọn eléni tàbí fún ìjọ ọlọ́run ẹsẹ̀ kẹta lé ní ọgbọ̀n tí ṣẹṣẹ tó gbẹ̀yìn àní bí èmi ti ń wu gbogbo ènìyàn ní ohun gbogbo láì wá èrè ti ara mi bí kò ṣe ti ọ̀pọ̀lọpọ̀ kí a lè gbà wọ́n là báyìí la parí ẹ̀kọ́ kíkà náà kó lọ́wọ́ tó kù síkúrò àti ìka ọ̀rọ̀ rẹ̀ fún ìgbà

0: you read it here in reference. Let us read the Apostle Creed together. I believe in God, the Father Almighty.
1: I believe in God, the Father
0: Almighty. Creator of heaven and earth.
1: Creator of
0: I believe in Jesus Christ, the Holy Son of our Lord.
1: Christ,
0: who was conceived by the Holy Spirit.
1: Who was conceived by the Holy Spirit.
0: Born of the Virgin Mary,
1: under
0: Pontius Pilate, he was crucified there and was buried. He ascended to hell. He rose again from the dead. He ascended to heaven. He seated at the right hand of God, Father Almighty. From there he will come to judge the living and the dead. I believe in the Holy Spirit, the Holy Church of the elect, the communion of saints. Forgiveness of sins, the resurrection of the body, and life everlasting. Amen.
2: May
0: the Lord be with you. Amen. Spirit. We ask three people to lead us in prayers. First person, prayers of thanksgiving. Prayers of thanksgiving.
3: Láti ọ̀sẹ̀ tó kọjá tàti pé ìdájọ́ pẹ́pẹ́ fún Adébí lọ́jọ́ ọ̀tún láyọ̀ àti àlàáfíà ẹ̀ọ̀jẹ̀ ká fojú sunkún bẹ̀ ní afárá gba àrò rẹ̀. Adúpẹ́ ọ̀jẹ̀ ká rí ìdààmú bẹ̀ ní ọ̀jẹ̀ ká rí wàhálà ní orúkọ Jésù Olúwa gbogbo Ọlọ́run máa jẹ̀mú ẹgbà ìkẹgbọ́ ọpẹ́ wá rí torí pé ẹ̀rùn jẹ́ ká dààmú lórílẹ̀-èdè yìí torí pé ẹ̀rùn jẹ́ ká rí wàhálà. Adúpẹ́ gbogbo má jẹ̀mú ayọ̀ tẹ́ bá wa dábẹ̀lẹ̀ ń buṣẹ́ fún wa. Adúpẹ́ lórí tẹ́ bá dójú ti èṣù àti àwọn iṣẹ́ ọwọ́ rẹ̀ ní orúkọ Jésù Kristo Olúwa ọpẹ́ gbogbo ayé wa. Ọlọ́run máa jẹ̀mú Olúwa gba ìkẹgbọ́ ọpẹ́ wá torí pé ẹ̀rùn jẹ́ kí ebi àárọ̀ sùn àti tálẹ̀ ẹ̀rùn jẹ́ kó pa wá nínú ìjọ yẹn ẹ̀rùn jẹ́ ká rí dààmú bẹ́ẹ̀ ni a ò ní wàhálà. Adúpẹ́ pé bá ṣe pé ibẹ̀ náà lẹ̀ ń dá wa lóhùn ní orúkọ Jésù Kristo Olúwa gbọ́ ọpẹ́ kó gba yín wá. Ọlọ́run má jẹ̀mú níbi tá a lára níta léèyàn dé adúpẹ́ agbe ga yìí lóko Olúwa gbọ́ ọpẹ́ kó gba yín wá. Lórí ọjọ́ àjọ̀dún tí a dá síwájú yìí tí ó bọ̀ lọ́nà adúpẹ́ torí pé ti gba iṣẹ́ yìí ṣe. Adúpẹ́ pé ti tẹ́lẹ̀ dè wá. Adúpẹ́ pé ti pèsè fún wa. Adúpẹ́ pé ó tẹ́ ti ṣí fèrè sọ́run fún wa. Adúpẹ́ tó ní jẹ́ kí bá wa fọwọ́ tọ ọkùnrin ènìyàn láti wá ipá wa ṣe àjọyọ̀ náà ní orúkọ Jésù Kristo Olúwa gbọ́ ọpẹ́ kó gba yín wá. Ọlọ́run má jẹ̀mú ẹ̀gbá ìkẹ́ gbọ́ ọpẹ́ wa. Lórí orí rírí Olúwa gbọ́ ọpẹ́ wa. Lórí orí àìrí Olúwa gba yín wá. Lórí àwọn bàbá wa àti ìdílé wọn Olúwa gbọ́ ọpẹ́ kó gba yín wá. Nítorí pé ọ̀pá àṣẹ ọ̀pá àdúrà tẹ̀lé wọn lọ́wọ́ ayé ìṣẹ̀ lórí iṣẹ́ lórí ilé lórí ọ̀nà wọn adúpẹ́ yìí lóko torí pé wàhálà ti ìdàgbẹ́ òjò ṣẹlẹ̀ Olúwa gbọ́ ọpẹ́ kó gba yín wá. Ọlọ́run má jẹ̀mú lórí orí ta rántí Olúwa gbọ́ ọpẹ́ kó gba yín wá. Lórí ilé ìtakò rántí Olúwa gba ìkẹ́kọ̀ọ́ ọpẹ́ wá. Ojú máa ń wá tí àwọn ìdúpẹ́ mọ Olúwa bá jọ ṣẹlẹ̀ sí wa. Ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa.
0: Provision, those looking out to God for one thing or the other, also at the Spirit direct. Our sister Shem, lead us in prayer, please.
4: Me, Oruko Jesu, me agbara je Jesu Christi, Oruwa agbe yin ge gbope wa, Oruwa olorun abo, ani ka wa nsoro fun abo yin, Oruwa eda abo yin ko wa, eda abo yin ba awon omo wa, eda abo yin ba awon oko wa, eda abo yin ba awon aya wa, jade ati wiwole wa, ni Oruko Jesu eda abo ko wa, Oruwa lo n waju Oruwa ma je aba, Oruwa wo leyin Oruwa e ma je oba wa, ni gbogbo ona Oruwa e se mo fun wa, gbogbo ta foju ri ati eyi ti a ko foju ri Oruwa e se fun wa. Ogi ogun maji owo bori wa emo oji iye yiyin wa ka ni orúkọ Jésù gbogbo ìgbógun èṣù gbogbo ọ̀tá nínú ayé wa orú ẹ̀ bá wa sọ́ di asán orú ẹ̀ bá wa sọ́ di asán ẹwà pẹ̀lú wa ọlọ́run ìjọ ìdánwò olúwa ẹgbẹ́ ga ká lè máa gbé yín ga ká lè máa yìn yín ní orúkọ Jésù Kristi Olúwa wa.
2: Amen.